0: si gbọ́ nǹkan kan níbi tó jókòó sí yẹn tó lè ṣe é ṣe náà kéèyàn kan jókòó lẹ̀ kó sì tún dìde padà kó ṣe báyìí kó tún wá jókòó padà kí lọ fẹ́ kó ṣe fún ọmọ mọ́ over 5 million debt council wọ́n láwọn san gbogbo ẹ̀ wọ́n tún wá ra mọ́tò tuntun ẹgbà owó.
1: Lọ́nà sí ìlérò lọ́lọ́run.
0: Ṣé mọ́tò yín rè? Ẹ wo mọ́tò mọ̀mọ́ yẹn. Wọ́n tún ṣe gáràjì gan fún. Iwájú ìtàlẹ́dọ́gbọ̀n ṣeéṣe. Lọ́nà tẹ́ẹ̀lì.
1: Lọ́nà sí ìlérò arára. Nítorí nígbà tí wọ́n ń gbọ́ prógámù láàárọ̀ ẹ̀ tó jẹ́ bàbá mẹ́wọ̀n ni prógámù wo lọ ń gbọ́? Bèmí ni mo mọ ohun tí mò ń rí nínú prógámù tí ń gbọ́ lójú.
0: Ilẹ̀ ń ta gan.
1: Mo ń ra mọ́ta èlùbọ́, mo sì ń ra kòrò kájú.
0: Èlùbọ́ àti àpò kòrò kaṣú. Ṣé náà lẹ́bi ra mọ́tò?
1: Ní Tọ́lọ́run fi ṣe fún mi.
0: Náwó ẹ̀ báyìí. Wàhálà ọ̀fun sí àmì ni kí ṣe ọwọ́ ẹ̀ ó tó ọjẹ́. Mọ̀mọ́ yìí, ẹ ra tirẹ́là.